0: ojú ayọ̀ ojú ọdún lọ́ṣù yọ̀.
1: ẹ̀yin ọmọbìnrin lọ́kùnrin àti lókèrè níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú KBPSA ń sọ̀rọ̀ lọ́dọ̀ oníkálukú ní pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífá káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún àbóyín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín, ojúlẹ́ṣẹ́ ABPSA nígbà yìí níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jì, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jì àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ tàbí pátákó. Omi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé, ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ́ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹgẹ́ iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n kún ní àṣẹ nìkan ni kí ẹ sì gbọ́dọ̀ lo ewu ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ́ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé àbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ó fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ́ṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń mójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ́ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ́ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà Sandwich ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlẹ́ṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
0: ojú ayọ̀ ojú ọdún lọ́ṣù yọ̀. ojo ayo ojo adun lo suyo ojo adun so un lojo ayo

0: ẹṣun ẹka san gbogbo ẹyin ti ẹ ń gbọ́ wa lórí tò ní ọjọ́ ìtì ní ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ẹtì ojúmọ́ kẹtàdínlógún oṣù keje ọdún ta mọ̀ sí oṣù agẹmọ ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ̀ kí n pé ẹkú déédéé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ní ojúlé sẹ́wà ọmọ yìí ta mọ orúkọ rẹ̀ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa ti a mọ̀ sí kàṣírò àgbàlàkà àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò ìmúlòkan èyí tí mo láǹfààní láti fi tó wa ní etí ní àṣà ìtọ́jú ẹtì ní ní àwọn wọ̀nyí èyí tí ń ṣe ìsìbájá àbí ìdánwò tí a mọ̀ sí bac tí ń ṣe apá kẹta jẹ́ tí a mọ̀ sí oral àkọ́sórí fún apá kẹta ó ti wáyé ní òwúrọ̀ yìí bó ṣe lọ gbà a ó fi tó wa ní etí àwọn tí mo ń ṣe àwọn olùdarí ọ̀gá àgbà àwọn ọmọ ojúlẹ́kọ̀ọ́ ga yunifásitì ìlú paraku wọ́n fàwọ́ fún ìgbésẹ̀ ìjọba fún àwọn ọkọ̀ ọlọ́yẹ tí wọ́n fẹ́ fi ránṣẹ́ sí wọn jẹ́ haúsálà yìí nípa rẹ̀ bí a ṣe mọ̀ sí ọdún òmìnira gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ni wọ́n ọlẹ́dẹ̀ ni wọ́n ń ṣe ọdún yìí jẹ́ ní ìlú paraku gẹ́gẹ́ bó ṣe ń rígbà nígbà kan rí jẹ́ báwo ni haúsálà yìí díẹ̀ nípa ohun yìí a fi tó a ní etí ní àsìkò ẹ pé ẹni tí ń ṣe olùdarí àjọ yìí tá mọ̀ sí anat nípa pé wọ́n fi owó kún ìwé ìgbà ìwé ìtúkọ̀ jẹ́ ó ṣe àlàyé nípa rẹ̀ tá a fi tó a ní etí bí ẹyin bá gbà wá ṣàlàyé lórí àwọn òjò tó rọ̀ ní àsìkò yìí ní àwọn gbẹ́gbẹ́ lòmílókan jẹ́ àkíyèsí gba gbọdọ̀ wà fún wa nígbà tí òjò yìí bá rọ̀ tí ó bá wà ní orí títí àbí ibikíbi tí a gbé wà jẹ́ bí a ṣe lè máa ṣe àbò ara wa gbà ọ̀kan lára àwọn òmùwé ti fi tó a ní etí wọ́n yìí ní àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí ẹ̀sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní gẹ́gẹ́ bí àwọn ètò ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ẹtì ní àwọn ọmọ wa tí wọ́n lọ síbi ìdánwò tí a mọ̀ sí bac ti ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n ta wà yìí wọ́n lọ ní apá èyí tí ń ṣe àkọ́sórí fún apá kẹta èyí tá a mọ̀ sí oral gẹ́gẹ́ bí àwọn ètò a rí ní òwúrọ̀ yà lọ ní ojúlé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí lesima ti ibùkẹ́tì ìlú paraku láti béèrè báwo ni àwọn ètò ṣe ń lọ gbà jẹ́ èyí ló jẹ́ ìkẹyìn ti àwọn ètò yìí láti fi parí láti jẹ́ kí wọ́n fi rí láti fi sọ ìṣèbájáde pátápátá fún àwọn wọ̀nyí ẹni wa àwọn jùlọ ta mọ̀ sí fesel joa pẹ̀lú cornell ní àrígbà níbẹ̀ jẹ́ wọn ní àwọn bẹ̀rẹ̀ dáadáa pé kò sí fòyà kan ọ̀kan láàrin wọn ṣe lálàyé pé nígbà tí àwọn wà ní yàrá ìdánwò yìí pé ẹ̀rù ń bà wọ́n díẹ̀ ṣùgbọ́n ọ̀kan wọn balẹ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ wọ́n ṣe kò nípa èyí tí ń ṣe ìṣírò àbí èdè espanol gbogbo rẹ̀ ni wọ́n ṣe ní òwúrọ̀ yìí gbogbo rẹ̀ ló bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ pé kò sí ìdíwọ́ kankan gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ látẹnu àwọn méjèèjì tí a láti fi tọ́ wa ní etí nínú ìtẹ̀síwájú wa àwọn tí wọ́n ń ṣe àwọn olùdarí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ti yunifásitì ìlú paraku jẹ́ wọ́n fawọ́ fún ìjọba ààrẹ lọ́dọ̀ wàdáyì fún ìlérí ọkọ̀ ọlọ́yẹ tí a ń pè ní bus púpọ̀ tí wọ́n fi ránṣẹ́ fún wọn ní ìlú paraku bí nínú jẹ́ ohun ẹ̀dùn ọkàn yìí láàrin àwọn méjì kan gbà ẹni wa àwọn jùlọ ta mọ̀ sí rasidi mọ́ra kọ́ra jẹ́ ó jẹ́ ọ̀kan láàrin àwọn tí ń darí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga yìí pẹ̀lú asile dagbelelu jẹ́ wọ́n ṣe lálàyé ní àsìkò yìí pé láti ìgbà pípẹ́ ni àwọn ti ń retí àwọn ọkọ̀ yìí torí pé ọ̀pọ̀ láàrin àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ti yunifásitì ìlú paraku ni wọ́n ń jìyà ibi tí wọ́n ń gbé wà torí ọ̀pọ̀ ni wọ́n jìnà sí ojúlé ẹ̀kọ́ yìí ni wọ́n lè tipa eléyìí nígbà tí wọ́n ní iṣẹ́ tí wọ́n ní ẹ̀kọ́ wọn ò nílé wá torí pé kò sí agbára fún wọn láti jẹ́ kí wọ́n kúrò níbi tí wọ́n gbé wà yẹn kí wọ́n gba ọ̀kadà àbí tí wọ́n kí wọ́n rì wá níbẹ̀ ó máa ń jẹ́ ìnira ọ̀pọ̀ náà ni wọ́n ni wọ́n ń sá ojúlé ẹ̀kọ́ láti wá nítorí pé ọ̀nà wọn jì sí ojúlé ẹ̀kọ́ gíga yìí ṣùgbọ́n tí wọ́n fi ṣe ìlérí fún àwọn pé wọ́n láti fi àwọn ọkọ̀ ránṣẹ́ ní ìwọ̀lé tó ń bọ̀ ó jẹ́ ìdùnnú yóò díwà àwọn làálàá àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ kùn fún wọn pẹ̀lú àwọn ìnáwó lọ́tùnlósìn yóò jẹ́ kí wọ́n lè máa wá ní ojúlé ẹ̀kọ́ láti máa mójútó ẹ̀kọ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ pé èyí jẹ́ ìdùnnú fún àwọn gidigidi ẹni wa àwọn ìgbìmọ̀ tá a mọ̀ sí mọ́ra kọ́ra rasidi òun sì wá gba ọ̀rọ̀ sọ òní lẹ́yìn eléyìí tí wọ́n fi ránṣẹ́ fún àwọn fọ́sàyà pé àwọn láti ṣe ìtọ́jú àwọn ọkọ̀ yìí débi pé kò ní bàjẹ́ wọn láti sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti máa fi tún un ṣe láti fi jẹ́ kí ó lè ní agbára kí ó sì lè tọ́ fún àwọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ́jẹ́ ohun tá a rí wá látẹnu arákùnrin wa tí a mọ̀ sí mọ́ra kọ́ra rasidi tó jẹ́ ọ̀gá àgbà ojúlé tí mojú tó àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ti ìlú paraku inu itesiwaju wa je odun minira ti a ma nse ni gbogbo awon ojumo kini osu kejo odun opopolopo awon olede ni won se odun yi sugbon bi e ba se akisi nigba kan ri bi a se se odun na gba o wa be si yato lori opo nigba kan ri e ri pe awon egbejegbe ni won ma nse awon eto yi jo lotun losin je won wa se akisi pe lati odun melo kan lo won wa be si dikun sugbon ohun to fa eleyi ati ba ti lati se alaye nipa re ayo gba o se to lati bi o se ye bo ba ti ya a o tun pada wa lori re ki a fi to wa ni eti nje lati lo ninu awon eto na won se alaye lori oro melo kan ti won so si ojule ti mboju to awon atuko ti a mo si anata je anything si oga gba augusto ajovi o salaye lori awon oro hunuhunuhun si pe won fowo kun iwe ituko arakorin ni rara asan je iro patapata ni ohun ije pe ojule yen ti mboju to eto oko tutu ta mo si anata ko won ko ohun ni agbara kan lati fowo kun awon owo ti a ma fin gba iwe ituko ta mo si permide condu je pe ojule koko kan bi ti an gbe ko awon oko tutu yi awon ni won fi owo na sile ye bayi lo gbodun san je ye bayi lo gbodun san sugbon ojule ta mo si anata yi won ni awon wa lati ma si mojuto awon ojule ko na ki won ma ba fowokun ni fikukun lo je itoju ti awon se awon ko ni agbara kan lati fowokun awon ko bi wi eto ko ta mo si permis de conduire yi pe iro lasan ni fun ohun ti awon yan wi awon mi ran ni pomi ran won ma se ni ogorun apo awon kan won se ni ogorun kan apo abo apo gege bi ojule ko na si ri ni sugbon awon se mojuto ki won ba ma ba fowokun ni ifikun lolokan ojo kan ni awon fin sise fun awon eto na pe gbogbo awon ti won pe won fokun eleyi pe iro patapata ni eleyi je lati wa filo sibi ipari awon iroyin ti asan ojo ini won lati fi to ani ti lori awon ojo to ro ni awon gbegbele mi lokan ni gbegbele wa opolopo ojo yi je bo se nse awon ogbe lanfani bakan na lo se jamba ni awon epo mi na je awon jamba to ma wa ni pare e a to ma nsan ni gbogbo awon asiko yi je o je nkan ti o lenu opoju idi ni ti a fi pe okan lari awon mo we pataki ti won ko we nipa re eni wa mo bi lo ta mo si jilbe eda o lo wa si alaye fun ani asiko yi pe leyin gba ti a ba ti se akesi pe ojo ba fe ro je abi to jo be si ro ti e ba nbe ni e ma ba gbe ni abe igi lari igbe pe nkan ti o lenu opoju ni abi leyin gba ti e ba ti nwe lodo pe ki yara bi leyin gba ki ojo na to bere si ro ki yara sare ko ninu odo yen ki wa ninu ile e le egbe ninu ile bi ti abo wa ki da bu ara ninu ile na inu ile ti e si gbe yen mo igba ti ara sa yi won ni e ma ba mu awon ire dane ki a ma fi sire ninu ile pe olorun opoju bi e ba si wa lori titi je ki e gbo ninu oko yin ki e si se dada ki e mo daju pe bi e si se gba won je e wa ninu abo je opolopo ohun na ni o fi to ani eti o si wa se alaye lori pe bi o mi ba yale to je pe ibi ti ina mana mana gbe wa to ba se jamba re e ma se ta ina yen o won ni ki e lo pe awon ti won sise lori re ti a mo si control e ki ki won fori ki won fi oju ri ki won si satunse re ki e to bere si lo ina na bi ke ba je be e le bo sinu ti ko ye tori pe omi nbe nbe je gege bi alaye pelu awon imoran oye ti eni wa won julo ti a mo si jilbe eda fi to ani etinu nipa pe leyin gba ti ojo ba ro ti aransan ki asora ki a mo ibi ti a le ma gbe ki a ma ba bo sinu ohun ti ko ye je afikeyin iroyin ti ojo eteni oda ye mo si alaye lori apa keta ti ti a mo si back ko akosori ti won ti n se lowo lowo bayi alo foju ri bi o se n lo gba asalaye fun yin awon ti won se awon oludare awon mojule eko giga ti lu paraku won fawo fun ijoba arelo awada yi fun ileri oko ti won se fun won lati ma fi ko awon mojule eko lo ni ojule eko abi lati ma fi ko won pada ni iwole to nbo asalaye nipa re odun mi na ta ti se nigba atijo a ri pe opo ohun lo ti n paro ninu re baba ti a o salaye fun wa bo se to ati bi o se ye eni ti n se oga gba ojule ti moju to awon ona tuko ti amosi anat oni iro lasan ni si ohun ti awon eyan wi pe awon fowo kun awon iwe ituko pe irola sani o je ito wa kenya awon ito yi o je akisi ko ma to wa le nigba ti ojo ba ro ki amo ibi ti alegbe ati fi dabobo ara wa nipa e ara to so ni bo wa wasiko ibi ni awon mu oloyin tojo itin ta fi igure gule mo ki pe eku wasiko wa oruko mi omo yin aburo yin ta mo si michel dosumu mo gba atileyin ara ko ni wa ta mo si kasoro aglaka awon ni won be ni ore ro fun wa ipade wa ninu ayo ati dunu boda bi de fun wa pe odibade
1: Jamais seul, jamais seul. Toujours plus proche de vous. Toujours. Fraternité FM 96.5. 96.5.

0: bọ́nà tún wíde jẹ́rẹ́ ẹ̀yìn gbóná tọ́ ẹ.
1: mi péré ronú dúwé bọ́nà àbàdo pọ̀ bẹ́ẹ̀ máa ń wò bọ́nà lọ́kọ mẹ́nu yé o.